0: Ìwọ yóò dìde, ìwọ yóò ṣàánú fún Sioni, nítorí ìgbà àti ṣe ojú rere sí i, nítòótọ́ àkókò náà dé. Ètò àkókò àánú ló gorí afẹ́fẹ́ láti iléeṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. Wòlíì Adéníyí olóòpọ̀ ọ̀kú ti wà ń kalẹ̀ láti fi oúnjẹ ẹ̀mí bọ́ wa. Kí Ọlọ́run kí ó bùkún yín.
1: Ògo máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run.
2: Hallelujah.
1: A máa dúpẹ́.
2: Ẹ ṣe Jésù.
1: A tún rí oṣù keje.
2: Ẹ ṣe Jésù.
1: Abala keje ọdún yìí.
2: Ẹ ṣe Jésù.
1: Ẹ ṣe wá orin kan.

0: gbọ́nà máa ń mú ìwòsàn àtọ̀run wá wá o. Gbọ́nà ni o, gbọ́nà sàn ju ẹbọ lọ o. Bí ẹ̀yin bá fẹ́ ti ẹ gbọ́nà, ẹ jẹ̀rẹ̀ ilẹ̀ náà o. Isaiah 1:19. Gbọ́nà ni o, gbọ́nà ni o. O ṣe parọ́ pé inú Ọlọ́run dùn sí ìgbọ́nà.
1: Inú Ọlọ́run dùn sí ìgbọ́nà.
0: Èmi yóò gbọ́nà.
1: Èmi yóò gbọ́nà.
0: Ọlọ́run bọlá fún ìgbọ́nà.
1: Ọlọ́run bọlá fún ìgbọ́nà.
0: Èmi yóò gbọ́nà.
1: Èmi yóò gbọ́nà.
0: Ọlọ́run bọ̀wọ̀ fún ìgbọ́nà.
1: Ọlọ́run bọ̀wọ̀ fún ìgbọ́nà.
0: Èmi yóò gbọ́nà.
1: Èmi yóò gbọ́nà.
0: Ìgbọ́nà tẹ Ọlọ́run lọ́rùn.
1: Ìgbọ́nà tẹ Ọlọ́run lọ́rùn.
0: Láti àkókò yìí lọ.
1: Láti àkókò yìí lọ.
0: Èmi yóò gbọ́nà.
1: Èmi yóò gbọ́nà.
0: Èmi yóò gbọ́nà.
1: Èmi yóò gbọ́nà.
0: Àwọn ọmọ mi yóò gbọ́nà.
1: Àwọn ọmọ mi yóò gbọ́nà.
0: Ádámù àti Éfà ṣe àìgbọ́nà sí Ọlọ́run.
1: Ádámù àti Éfà ṣe àìgbọ́nà sí Ọlọ́run.
0: Wọ́n ṣubú.
1: Wọ́n ṣubú.
0: Sínú àṣìṣe ńlá.
1: Sínú àṣìṣe ńlá.
0: Samson ṣàìgbọ́nà.
1: Samson ṣàìgbọ́nà.
0: Ó pàdánù òun púpọ̀.
1: Ó pàdánù òun púpọ̀.
0: Nebukadnezari ṣàìgbọ́nà sí Ọlọ́run.
1: Nebukadnezari ṣe àìgbọ́nà sí Ọlọ́run.
0: Ó gba ìtìjú ìta gbangba.
1: Ó gba ìtìjú ìta gbangba.
0: Èmi kì yóò ṣàìgbọ́nà sí ìran ọ̀run láéláé.
1: Èmi kì yóò ṣàìgbọ́nà sí ìran ọ̀run láéláé.
0: Èmi yóò gbọ́nà sí ẹ̀mí mímọ́.
1: Èmi yóò gbọ́nà sí ẹ̀mí mímọ́.
0: Àti sí ọ̀gá ògo.
1: Àti sí ọ̀gá ògo.
0: Àmì.
1: Àmì.
0: Mo gbàdúrà pé ẹ̀mí ìgbọ́nà kó máa bà lé ọ.
1: Àmì.
0: Olúwa yóò ṣèrìbọ mi gbọ́nà fún.
1: Àmì.
0: Ó ka ọ̀rọ̀ Námánì yìí ní 2 Kings 5 ìwé àwọn ọba orí 5 ẹ wò láti ẹsẹ̀ ìkíní. Bọ́lá ń ṣe fẹ́ràn ètò ẹ wò.
1: Ǹjẹ́ Námánì.
0: Námánì.
1: Olórí ogun ọba Síríà.
0: Olórí ogun ọba Síríà.
1: Jẹ́ ènìyàn ńlá níwájú Olúwa rẹ̀.
0: Bó ti wù kó jẹ́ èèyàn ńlá tó bò bá ti gbọ́ràn kan ó ṣe ọ. Èèyàn ńlá ni sà. Orílẹ̀-èdè mọ̀ alágbára ńlá ni òun. Ẹnìkan tí gbogbo ayé fẹ́ mọ̀ ni òun. Ó ní kọ́kọ́rọ́ lọ́wọ́ sà. Ẹ wo ohun tó wọ́n sọ nípa ẹ̀. Yes.
1: Jẹ́ ènìyàn ńlá níwájú Olúwa rẹ̀.
0: Yes.
1: Àti Ọlọ́lá.
0: Ẹ.
1: Nítorí nípa rẹ̀ ni Olúwa ti fi ìṣẹ́gun fún Síríà.
0: Ẹrù ọ̀rọ̀ yẹn ń ba èmi gan. Olúwa tún sọ̀pọ̀tì àwọn ọ̀tá. Ó ní nípasẹ̀ rẹ̀ ni Olúwa ló ti fi ìṣẹ́gun ńlá fún Síríà. Síríà àwọn ló mà kó Ísírẹ́lì lẹ́rú. Olúwa wa tún gbọ́wọ́ olórí ogun wọn ṣiṣẹ́. A jẹ́ pé bí àwọn ọmọ ìbá ṣàìgbọ́ràn, a tún fà wọ́n lé ìjìyà kan lọ́wọ́ ní ọwọ́ ọ̀tá. A tún máa ti ọ̀tá lẹ́yìn láti mọ bá wọn wí. Mo ṣàìgbọ́ràn ọ̀gá. Yes.
1: Òun sì jẹ́ alágbára akọni ọkùnrin. Ṣùgbọ́n adẹ́tẹ̀ ni.
0: Ṣùgbọ́n gbogbo ṣùgbọ́n ayé rẹ̀.
1: Orúkọ Jésù.
0: Onílẹ̀jẹ̀ Jésù ọ̀pá rẹ̀.
1: Àmì.
0: Sọ pé Ọlọ́run àánú.
1: Ọlọ́run àánú.
0: Pa ṣùgbọ́n ayé mi rẹ̀.
1: Pa ṣùgbọ́n ayé mi rẹ̀.
0: Fi ẹ̀jẹ̀ rẹ pa ṣùgbọ́n ayé mi rẹ̀.
1: Fi ẹ̀jẹ̀ rẹ pa ṣùgbọ́n ayé mi rẹ̀.
0: Ṣùgbọ́n ẹlòmíì ni wípé ó wọ 39 wọn jẹ́ lọ. Mo mọ ọmọbìnrin kan ó wá bá mi ní bàbá ẹ wáyé òun. Mo ní kí ló ṣe ọ lọ́wọ́ máa rí náà. Oníṣẹ́ gidi onígbà ńlá o Ọlọ́run ti ṣe báyìí sá. Àdúrà ni òrí gbà kò sí ṣùgbọ́n tọ́lọ́run lè parẹ́.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Gbogbo ṣùgbọ́n ọ̀gá yẹn kọ oníṣùgbọ́n.

0: olówó ṣùgbọ́n Námánì yìí ṣùgbọ́n ńlá kan ni adẹ́tẹ̀ ni adẹ́tẹ̀ ni adẹ́tẹ̀ ni ẹnìkan ń ṣàmì
1: lórúkọ Jésù
0: gbogbo ẹ̀tẹ̀ gbogbo tó jọ ẹ̀tẹ̀ lára rẹ olúwa máa ṣìdànù
1: àmì
0: báwo wá ló ṣe gba ìṣẹ́gun gan ẹ já sáré lọ bẹ̀.
1: Àwọn ará Síríà sì ti jáde lọ ní ẹgbẹgbẹ́ wọ́n sì ti mú ọmọbìnrin kékeré kan ní ìgbèkùn láti ilẹ̀ Ísírẹ́lì wá òun sì dúró níwájú obìnrin Námánì òun sì wí fún ìyá rẹ̀ pé olúwa mi ìbá wà níwájú wòlíì tí ń bẹ ní Samaria.
0: Má fojú kéré ẹnikẹ́ni fún ọ̀nà àbáyọ rẹ̀ ẹrú lásán tí wọ́n lọ kó wá ní fún nínú ìgbèkùn ilẹ̀ Ísírẹ́lì òun la lò tí wọ́n bá ṣe dáadáa sí ṣé wọ́n á rí lò bóyá wọ́n ti ń fọ létí tí wọ́n fìyà jẹ́ tí wọ́n ń dà láàmú ṣó máa rójú rí pé òun fẹ́ introduce wọn síbi tí solution wà. Ogun tọ́pọ̀lọpọ̀ wá ni wípé ẹ ti máa ń gbéra yín ga ibi tí ò yẹ kẹ́ ẹ gbéra yín ga sá ẹ bọ̀wọ̀ fún yàn kọ ẹ torí pọ̀ mọ̀ ọ̀dọ́ wà ń lo ń kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ àbò ó ń gbó ń bá yín ṣiṣẹ́ nínú ilé ẹ̀ dẹ̀ sọ́ di àbọ̀ kìíní tẹ fi nulẹ̀ ẹ wàá lọ máa jẹun ní kíṣìn kí ló dé sí ajáni sájáni tó ń lọ ń jẹun kíṣìn kí ló wà lórí dining table tẹ gbé síbẹ̀ yẹn ṣé ẹnu géètì ìjọba ọ̀run wá ni ẹni àbí ilẹ̀ gòdè ọ̀run. Ìgbà mi àwa pásọ̀ gan a máa fojú dibi tí ẹ kíràn lọ́wọ́ wá ti wá ẹlòmíì bá sọ mi ra àwọn olówó lásà máa wò ẹ mọ ibi tí ràn lọ wá ti wá sá ẹ mọ ibi tó ti máa wá sá ọmọ ọ̀dọ̀ tí wọ́n lọ kó wá òun ló observe pé ọ̀gá Námánì bóun rẹ́tẹ̀ lára bàbá yìí bóun dẹ̀ mọ̀ pé wòlíì ìlú àwọn ọlọ́run lè lo wòlíì fún wá sọ fún màmá màmá rẹ̀ ṣe dáadáa sí ìyàwó bàbá ìyàwó Námánì pé ẹ mọ́mì ohun tó wà lára bàbá yìí ọ̀nà àbáyọ wà sá kí ló wá ṣẹlẹ̀ ọ̀gá.
1: Nítòótọ́ òun ìbá wò ó sàn kúrò nínú ẹ̀tẹ̀ rẹ̀ ó sì wólẹ̀ ó sì sọ fún olúwa rẹ̀ pé báyìí báyìí ni ọmọdébìnrin tí ó ti ilẹ̀ Ísírẹ́lì wá wí ọba Síríà sì wí pé wanà lọ èmi ó sì fi ìwé ránṣẹ́ sí ọba Ísírẹ́lì òun sì jáde lọ ó sì mú tálẹ́ǹtì fàdákà mẹ́wàá lọ́wọ́ àti ẹgbàta ìwọ̀n wúrà àti ìpààrọ̀ aṣọ mẹ́wàá òun sì mú ìwé náà lọ ọba Ísírẹ́lì wá.
0: Ọjọ́ ti lọ bíbí gbọ́ràn yẹn mo fẹ́ ká lọ ẹwo verse 9 2 Kings 5:9.
1: Bẹ́ẹ̀ ni Námánì dé pẹ̀lú àwọn ẹṣin rẹ̀ àti pẹ̀lú kẹ̀kẹ́ rẹ̀ ó sì dúró ní ẹnu ọ̀nà ilé Elisha. Elisha sì ran ìránṣẹ́ rẹ̀ sí wípé.
0: Ṣé ẹ rí temptation bẹ́ẹ̀ bó ṣe ga tó. Ẹ sà ibi tí ìdánwò yín máa gbà jáde ibi kẹrẹ ra yín sílẹ̀ ni sà o. Mọ́mì ibi kẹrẹ ra yín sílẹ̀ ni o. Ẹni tó ga tó yẹ pé gbogbo òlù ń bẹ̀rù ó wá dọ́dọ̀ wòlíì nísìn. Wòlíì tó wá rẹ́ nìkan sí wòlíì ò tiẹ̀ jáde sí ó wá rẹ́ nìkan. Yes.
1: Dúró ní ẹnu ọ̀nà ilé Elisha. Elisha sì ó sì rán ìránṣẹ́ rẹ̀ kan sí wípé lọ kí o sì wẹ̀ ní Jọ́dánì nígbà méje ẹran ara rẹ yóò sì tún bọ̀ sípò fún ọ ìwọ ó sì mọ́. Ṣùgbọ́n Námánì bínú ó sì padà lọ ó sì wípé kíyèsí mo rò nínú mi pé.
0: Ó rò ìrònú ẹ máa fún ẹ solution ó ṣe rò kó mọ́ látijọ́ yìí ó ní mo rò pé a wá gbọ́ wọlé ẹlòmíì máa ń calculate bọ́ lòun sì ṣiṣẹ́. Ó yẹ kí pásítọ̀ yẹn gbọ́ wọlé gbogbo wa ni ó yẹ kí o ṣe gba ẹwọ́ èrò rẹ̀ ẹ̀ka fún wọn. Mo rò pé.
1: Rò nínú mi pé dájúdájú òun ó jáde tọ̀ mí wá.
0: Yóò jáde tọ̀ mí wá.
1: Yóò sì dúró.
0: Yóò sì dúró.
1: Yóò sì ké pe orúkọ Olúwa
0: Ọlọ́run rẹ̀. Yóò ké pe orúkọ Olúwa Ọlọ́run rẹ̀.
1: Yóò sì fi ọwọ́ rẹ̀ pa ibẹ̀ náà.
0: Yóò fọwọ́ rẹ̀ pa ibi tí ẹ̀tẹ̀ ọ̀tá ni ọmọ fọwọ́ pa ẹ̀tẹ̀ rẹ̀. Yóò fọwọ́ pa ibi ẹ̀tẹ̀ yẹn.
1: Yóò sì ṣe àwòtán ẹ̀tẹ̀ náà.
0: Yóò sì ṣe àwòtán ẹ̀tẹ̀ náà.
1: Abana àti Fapari.
0: Àwọn odò ńláńlá tó wà ní Síríà Abana àti àwọn odò tó dàbí Sumipu tó wà máa glitter báyìí kò ní kí n lọ wẹ̀ ń bẹ̀. Yes.
1: Àwọn odò Damascus.
0: Àwọn odò Damascus ní Síríà.
1: Kò wá dára ju gbogbo àwọn omi Ísírẹ́lì lọ.
0: Kò wá dára ju gbogbo omi Ísírẹ́lì lọ. Yes.
1: Èmi kì yóò wẹ̀ nínú wọn kí èmi sì mọ́.
0: Ṣé kò lè mọ́ mi lọ sílùú wa níbi tó dò ti dáa kí n lọ wẹ̀ kí n mọ́.
1: Bẹ́ẹ̀ ni ó yí padà.
0: Ó yí padà.
1: Ó sì jáde lọ ní ìrunú.
0: Inú bí gan ni. Yes.
1: Àwọn ìránṣẹ́ rẹ̀ sì súnmọ́.
0: Ọlọ́run jẹ́ kó léèyàn gidi lára. Ẹ̀wọ̀n yẹ̀sà lẹ́lòmíì ni. Wọ́n máa ti dókè báyìí àwọn tó máa sá sí yẹ̀sà yẹ̀sà gbogbo nǹkan yẹ̀sà. Ó fẹ́ lọ kú báyìí wọ́n á sọ yẹ̀sà. Wọn àti ẹ̀lì lanu sọ pé ẹ̀sà ibi tẹ́ fẹ́ lọ ẹ lọ kú ni ò kán sòótọ́ kan fún ẹ kò bínú bá máa bí ẹ kó bí ẹ pa bọ yẹ̀sà náà ni. Bá mọ̀ káwọn èèyàn yẹ̀sà ó jẹ́ kó àwọn tó lè bẹ sòótọ́ ọ̀rọ̀ yíra rẹ ká. N tó pa ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí ni àwọn ológun àgbáyé àwọn èèyàn yẹ̀sà àwọn yẹ̀sà àwọn tó máa sá ohun tó bá fẹ́ yẹn ní gbogbo ayé gbọ́dọ̀ bá wọn fẹ́ ó dà kó dà. Wá parẹ́ bẹ́ẹ̀ yẹn nà ọjọ́ tó bá ti rẹ́ni tí ó máa bẹ́ sọ̀rọ̀ tọ́ ó ti kú ó ti fayé lẹ̀ ó kú kọ́tà tó lọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni bàbá yẹn la won ton gboro si lenu awon yen de lo ba pe eskisa ibinu buruku le bi o te woli lo logun ni se beyin le logun e se lo try nto ti e so na pe kan wa binu pada si ilu yin pe wa binu pada ki wa ni gbogbo wahala ta se agba letter lodo kabesi afun kabesi ti won kabesi ni so e sa gbogbo protocol yen gan se ro pokere ni sa yes
1: won si ba soro won si wi pe
0: won wi pe
1: baba mi woli ba wi fun won pe
0: iwo na to ba fe ba yan la soro to ba fe ba won yan soro mi to ti gbo mind the language e ri pe awon na won ni baba mi e ri pe won tun pon le won baba mi e sa elomi do na to ba fe ba yan so iyawo mi do ba fe bo ko so o to lo fe so won bo ti ma gbe kale ada nkan ru ni omo do mi fe bo ge soro bo ti ma gbe kale iyo da nkan ru ni but e we di rele ewe di aponle bo se gbe baba mi yes
1: woli ba wi fun o pe ki o se ohun nla kan iwo
0: ki o se bi
1: iwo ki o se bi melo nigba ti o wi fun pe we ki o si mo nigba na ni o sokale
0: o
1: si
0: o te ara
1: re bo inu jordani
0: nigba meje
1: gege bi oro eniyan olorun
0: ki lo sele
1: eran ara re si tun pada bo gege bi
0: eran ara omode yes
1: gege bi eran ara omo kekere
0: aba eni kan sami gbogbo tin be lara re tin damu re ko jabo re so pe Ago mejo si mesan lale 8 to 9 so fun eni ti o ba ti gbo tele 7 to 8 la so ngbo nisin o ti di 8 to 9 sugbon to ba di Saturday and Sunday aje 8:30 to 9:30 won adura ti awon gbogbo to ngbo yi o wa ninu iwe wa onisegun la iwo to ba ti ni pe number yi o ma di odo re 08063712402 onisegun la so pe onisegun la e fowo kan mi laaro e fowo kan awon omo mi nibi ti sugbon wa ni mo jade ninu yara sugbon iwa mi sugbon ninu ara mi mo kira mi bo jordani mo kira mi bo eje jesu oluwa we danu
1: mu ogun ikuro
0: Ma wa dupe. Amen.
2: Eto akoko anu ni esese gbo ton yen lati ile ise iranse Love of Christ Chapel International. Baba wa Adeniyi Olopooku ni won fi onje mi bo wa. Anu Olorun ko ni fi gbogbo wa sile. Ti e ba fe ba wa soro tabi e fe adura ati igbani nimoran counseling e pe ero ibani soro yi 0201 889 9999 0201 889 9999 Ki Olorun ki o bukun fun yin Jesu loluwa.